ọjọ́, ayé ọjọ́, ayé ọjọ́, ayé ọjọ́. Ó ti mi abo abo nẹ́tìtì bí ẹná ṣe bípọ̀ náà ní Frankano. Ayé ọjọ́ ha ha bí wọ́n jẹ́ mi ní ẹbí wò wọ́n ní mi ń tún sẹ́.